mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Saturday ọjọ́ ẹyọ kan dín ní ogún nọ́mbà tí ò ṣe pín ni 09 ọdún 2026 by system ǹjẹ́ jẹ́ mọ̀ kó sùn yìí náà tó ń lọ ẹnìkan níta ló ń dùn yìí pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yìí ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank the Midway Market gbági titun ní ìlú Ìbàdàn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbáláyé ẹ jẹ́ lọ síbi pẹpẹ a kàn lọ jókòó bí pẹpẹ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹnìkan ni àmọ̀ jókòó lánàá náà ni ẹ jókòó lónìí náà gbogbo àwọn tí ìyanu ọlọ́run òjijì ti fọwọ́ kàn àtàwọn tí ó tún fọwọ́ kàn tó o bá mọ̀ pé ìyanu lọ fẹ́ ọ gbàgbọ́ kọ́lọ́run lè pa kádàrá rẹ̀ dà lójijì mọ̀ bọ̀ bí pẹpẹ mọ̀ jóṣẹ́lẹ̀ bọ̀ tó bá dàbí ẹni pé kò ní ìtumọ̀ o lè mọ̀ sùkú lónìí Saturday ṣe lónìí ìjọ tó bu sọ́wọ́ tí ó jèrè ní olùkọ́ àsọkọ̀ ọ̀hún dọ̀tí wòlíì Ọdẹ́kúnlé Epaphras ni mọ̀ bọ̀ bí pẹpẹ mọ́mí ẹ try engineer ẹ pé pastor Mrs. Temitayo ká fi mọ́ dúpẹ́ láàárọ̀ kùtùkùtù pé mo dúpẹ́ tèmi and dúpẹ́ ni.

0: ẹnìkan ní ṣe de ọ lálá dodo.
1: You should have a dream.
0: Wọ́n sì gbé mọ́tò fún ọ.
1: They give a car.
0: Lálá dandan lálẹ́.
1: You have a dream tonight.
0: Wọ́n gbọ́ ọmọ rẹ kọ.
1: You give your own child.
0: Kí Ọlọ́run kó wu ọmọ yìí.
2: Amen.
0: Ọmọ láti inú ògo wọnú ògo.
2: Amen.
0: Ìwọ ọ̀yá ìwà aré lè wò.
2: Amen.
0: O ti bí àbíyé áńgẹ́lì èkú lọ́run kò ní kú lọ́wọ́ rẹ̀.
2: Amen.
0: Kí ló pẹ́?
3: Ayé Olúwa.
0: Ó tán.
4: Arúgbó ọjọ́ àbámi ti ń bẹ ní ọ̀run. Ọlọ́run àwọn arúgbó wòlíì mi. Ọlọ́run ẹ̀fá bà. Kábíyèsí o.
0: Nice. Ìtọ́ wá dájú gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ ní sáfíìsì lọ́la. Ṣé ẹ rántí pé mo sọ tẹ́ ẹ bá gbàgbé pé ìpàdé tọ́lá ìsìn méjì ni. Ìsìn alákọ̀ọ́kọ́ yóò bẹ̀rẹ̀ ní aago méje fún àwọn ọmọ ọdún méje, àwọn ọmọ ọdún mẹ́tàlá títí wọ ọgbọ̀n ọdún 13-30. Ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án. Àwọn àgbàlagbà wọn nìyẹn láti ọmọ ọdún 31 lọ sókè. Kinní kan ó ṣẹlẹ̀ ní ọ̀la. Ẹ múra o, church wa àti ní gbogbo Sona church, ẹgbẹ́ ìyọyín dání. Láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò gbagi, ẹlẹ́fẹ́ sọ̀ kalẹ̀ ní Wema. Ẹ bèrè church Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Gbogbo Sona church náà ni ọjọ́ ìmí. Ẹnikẹ́ni ṣe wà sórí Facebook ní 6 láàárọ̀ aago mẹ́fà sí aago méje torí Saturday church àti gbogbo àwọn ọmọ Bible school. Gbogbo ẹyin tẹ́ ẹ wà Bible school, ẹ múra o, fundamental class, school of evangelist, pastoral class. Ẹ bá Jésù pàdé inú ayé mi láàárọ̀ yìí nígbà tí gbogbo àwọn òṣìṣẹ́ bá gbàdúrà tán. Ẹ wo nǹkan ti dá sí tẹ bá ń gbọ́ iṣẹ́ ìyanu. Ẹ̀yin wo lọ́kàn fòkè ní ìgbà mẹ́fà. Obìnrin yẹn sọ wá dúró oyún tó ti bàjẹ́ lára rẹ̀. Ó yẹ fòkè ní ìgbà mẹ́fà. Ẹni bàbá èmi lọ́kàn. Jump. Wọ́n sùn báyìí mọ̀. Ẹ pẹ́ lómi wọlé. Ẹna máìkì sí ọlẹ́nu.
5: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Kí ló kọ yín bolẹ̀ ti wá?
5: Láti fẹ̀ mo ti wá. Èmi Adéọlá.

0: fun olorun e prafa to wo mi sa lojiji o wa ji so pe olorun ojiji wa olorun ojiji wa mi o gba mi o believe odun keta re ti mo ti ri na kan yi ko si ni ibi apa yi o se se satan ni ti ma ti lo ba ge o subu lagere
1: e mo subu lule
0: subu lagere ngba ba jase ti koto ma tu sagbara se ma tu se gbugbe
1: lata ri pe ri na
0: wala mo ni wo se wa ri ba ti wo si wa se olomojo gomi o wo kukun o omo mi yen yo ma fe gbe mi die omo mi sisi yen lawo kan sa ni otomba idaji bayi mo dede gbe set mi panapi yen gbogbe lowo bayi bo si bayi bo ba gbo gbogbo ibi kibi ti ogun aye wa ba wa ko lohun ba ri bo le kile o gbe mi ko ma se gbe ri ma ati gba yen mo ti turn si radio olorun e pa fa olorun ojiji n mo wa di january 1977 by january mo ba wo lona kono mo fu omo mi mo ni ko wa bi o wa bere ko won bere jesus city ko wa bere o debi o wa de lagere o wa ri awon ara olode tan na lo jesus city to pose ko ti oni na ba jo debi bo se ba mi romi wa niyan
1: o romi 77
0: wa ti ororo won fun o tu gba montu na wa montu ohun re o tu gba montu wa bo se gbede o ni mama o lo mi sise da mo ba mu eyin ororo mo mu omi yen mo fi bo gboju mo tu leri mo mu ororo yen mo fi bo gboju mo da si gboju mo da to ko mu ngba mo wa titi ororo eta mi loju odijijo meta
1: enta
0: mi ni ara mi wa bale die o tu di service bi o to le mo tu ran omo yen lo o tu gbo mi
1: e to sele keji
0: oju sele keji mo tan gboju oju mo tan ba ni isin lati bi ose osu kan ba mo ti di na o mo ti di na kedere o
1: erina
0: black lewo
1: ki mo wo
0: black lewo
1: e tele mi ki lele
0: keki ni abo si bi keki
1: ni abo male
0: mo ri na ri daada mo ri na ri keki eri erina mi oni atodun karun o lo ti ya ki ti travel out ki ti ba omo lo omo ni mi ori na daada won awon le bo me lo ṣùgbọ́n mà mo wá rí iná ijọ́ tí mo rí iná báyìí òun náà ni wá fún mi sẹ́ẹ̀tì yìí torí níjọ́ tí bàbá mi ò tó sọ pé nǹkan tí ò bá ní sẹ́ẹ̀tì bíbí kó máa ná sókè ó máa bèrè náà ń ṣàdúrà fún àmọ́ ní bàbá mi èmi náà fẹ́ o èmi náà fẹ́ mo fẹ́ máa gbọ́ praga èmi náà fẹ́ o ijọ́ tí mo rí iná lọmọ yẹn wá fún mi ó ń torí pé mo ti rí iná ló sì wá fún mi mọ́tò tí wà fún mi ní ẹsẹ̀ ó wà ń bẹ̀ wọ́n níjọ́ mo bá rí iná làwọn ò gbé fún mi wà so ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òjijì
1: kò ṣe kí ni náà yí.
0: Èmi ọ̀pọ̀ wọn ò nífẹ̀ẹ́ ọ̀fẹ́fẹ́ kò gbowó kò gbobì lọ́wọ́ mi. O ní ìjàta mo tó mọ bí o mi ò mọ bí rí ìjàta mo tó mọ bí.
1: Lẹ tó rí bí.
0: Mọ bí mo tó rí bí mo tó wá bí.
1: Màmá ọdọ ẹ̀jẹ̀ á ṣe báyìí. Ẹ lọ sọ́ọ̀kan yẹn. Ọkùnrin tó dúró yẹn. Ẹ lọ bá mú wa kẹ́ máa mú bọ̀. Màmá. Mo mọ̀ ní béèrè ẹ tọmọ ọdún mélòó.
0: 1947
1: ni wọ́n bí yín. Màmá ẹ jẹ́wọ́ lẹ́rọ o ṣé wọ́n kọ yín ní tẹ́ ń sọ yìí.
0: Kò sẹ́ni kọ́ mi.
1: Èṣù.
0: Láéláé kò sẹ́ni kọ́ mi èmi ni. Èmi mo ń fi owó fún ọmọ wá bí kò máa wá bí kò máa wá bí nígbà mo gbọ́nu afẹ́fẹ́.
1: Kò sẹ́ni tó kọ yín pé kẹ́ ẹ máa sọ tẹ́ ń sọ.
0: Kí ẹni tí ó kọ́ mi lórúkọ tí bàbá àti tí ọmọ àti tí.
1: Tẹ́ jì yín fún lọ́jọ́ ìdá.
0: Kẹ́yìn pé mo pààrọ̀ pé mo rí iná nígbà yẹn pé nǹkan kan ò sojú mi pé mo fi pààrọ̀ kọ́lọ́run ó nà mí lẹ́gba. Mi ò rí iná.
1: O ti tó mọ̀ mọ́ ẹ ń bá bí ọ gbọ́ ẹ ń bá bí ọmọ gbọ́ nígbèyàn bá ń ṣépè fúnra rẹ̀ torí àyìn kan tó mọ̀ sí niyín láyé nígbà ọlọ́run ó sì ṣe é ṣé mi mọ̀ gbọ́ wọlé wọn kí wọ́n lò.

0: Ogbeya didi e kigbe ni igba meje anu o anu oluwa anu oluwa anu oluwa anu oluwa anu oluwa anu oluwa o fun laye temi na
1: arugo ojo apa mi ti npele orun olorun awon arugo woli mi olorun e fafra a de se o
0: ikan lo tun gbo isa ikan lo tun gbo yo gbogbo eyin omo olohun gbogbo nti eda ba se laye ni oji ni ojo idajo ko si nti mo fe gba lowo re ti ma ma fi pe olohun lori aye mi bura bo ba fe gbagbo bo ba fe won gbagbo but eyin te ba gbagbo gbogbo nti nta o tin wo gbogbo nti nu o loruko baba to ma ti temi mimo ki e mi mimo ko tu ole ka ja gbogbo ide ati ajaga yen in the name of Jesus Christ olorun ojiji ni won ti fun ya moto ko legun moto tori pe ofa nbe ninu oju e ta ba yo ni keni ti ofa nbe lara re tin deprive lori nto je eto re ki ina ko gbon dale in the name of Jesus iya di ola niyan lati ilu ife gbogbo bi ta ba tin pe testimony o wa dola to ba fe lo confirm go there and confirm it oni je mo da ko awon eyan bi ogo se nje ti olohun e to wa daju gbogbo eyin te nbo ni service lola se ran ti pe mo so te ba gbagbe pe ipade tola isin meji ni ise alakoko yo bere ni ago meje fun awon omo odun meje awon omo odun meta lati ti wo ogbon odun 13 to 30 elekeji o bere ni ago mesan awon agbalagba won niyan lati omo odun 31 lo soke kini kan o sele ni ola emura o church wa ati ni gbogbo sona church egbe yoyin dani lati iworodun ni e ti wo moto gbagi elebe so kale ni wema ebere church olorun ojiji ni bi garage yen gbogbo sona church na ni ojo imi temi ni pe ki n gbadua se n bi on question kan se gbogbo tin sele so olorun o le se ni ko gugu se nto ni o mo wo wa abi mo ni ogbogo kankan fun mi nisin isi so pe mi mo nse iran mi o se yanu ri jesu nikan lo nise yanu o ni ma si kegbe re titi ma fi ku o si le mu mi lenu nle tori pe ise to ran mi niyan o ni go ye into the world and preach the gospel and what is the meaning of gospel eyin pastor king gospel good news ki lo gbo la ro yi good news epe nikan si
2: oruko mi ni oluwa shola opaleye mo wa lati dupe
3: dupe mbadan
2: ben osu keta ti mo darapo mo ijo yi ni
3: e se de ni
2: mo se de ni ati nu osu keta yi na mo tin ranu gba
3: le tin ranu e kigbe oluwa jemi na mo ranu
2: ebi ati gbese lo gbe mi de ni ijo
3: ebi ati gbese
2: ni ogun ni mo nta ise ogun ni mo ko so igba ti gbogbo nkan daru ma wa to ogun yen sinu pali ma ma kiri gbogbo
3: e kiri lo
2: lo si na ko si yankan mo gbowo napo mo gba jina mo gba grace and mercy ko yo ko si yankan na
3: e wa buro yin
2: so igba to wa ya ma wa ma sa fa won ni gbese yen igba te bi pe mi ata won mo ti ma kiri de ma sare gbe gba le won ba ti mo pa ma jale won lowo ma sa lo mo wa mi wa sunle mo wa lo ma so family o si oko mi mi wa mo eni to juwe fa won ni gbese yen ni daji jo kan won kan ka mi mo ibi ti mo
3: se se raye eyin ku le lota wa because o si ni ogun o le jayan bi oba si informant ko le mo wo ton ki gbe po lo re o je banu so ko mo be eyan so
2: won wa gbe mi ninu le laaro ni daji won ni wo o tin sa fun wa ti pe amu eleni o ya ni so lo office wa aya mi ja erun ba mi mo sa ngbon tori ko si nkan ti mo fe fun won o mo egbe mi do office aten to to mi aten ti o to mi e to ma na mi e to ma ya mi a ma post e oni gbese o le ma ja mi sa nja won ni an gbe lo to lo o je le te ma pa won to ba mo mo pe oko oko wa oko mi de lo je ki ma wa si joy awon na oko lo Jesus ti mi de berry won bu ye pe be wa won da sori le bi ti mo tin taja pe ile yo ti wa lo ma je pe kemi na wo ye pe Jesus ti se le pe o yato o sign mo ni be ni mo ni ba won gbese n wa nko mo sa se gbe mi won gbe mo wa pe eni kan to je awon eyan mi ilo yibo na wa emi ni last born mo wa pe kan nu won won ni kilo de asabi o ti ma yo mi lenu ti pe
3: eyin la sabi yen
2: eni sa
3: $10
4: ṣùgbọ́n tó jẹ́ gbèsè.
2: Mo wá ní kí ló kí gan ló fẹ́ kí n ṣe fún ẹ, mo ní àǹtí mi ẹ wo eléyìí ti kọjá bíi kẹ máa fáwọn ọmọ mi 20,000-10,000 owó oúnjẹ, mo jẹ gbèsè ní o, kò dẹ̀ sí nǹkan mọ́. Wọ́n ní ṣé mi ṣiṣẹ́ ni, mo níṣẹ́ oògùn tí mo kọ́ kẹ tó travel out, òun náà ni mò ń tà tí mò ń kiri, kò sí nǹkan. Gbèsè ló gan ló jẹ́, mo ló pọ̀ ó tó bíi 180.
4: Gbèsè tó jẹnu.
2: Ó tó bí ó dẹ̀ ju bẹ́ẹ̀ lọ, wọ́n ṣáà bá mi san gbogbo gbèsè yẹn. Wọ́n ní kí gan ló wá fẹ́ báyìí.
4: Ẹyin ìgbà wọn san gbèsè tó.
2: Tán san gbogbo gbèsè tán. Wọ́n ní kí ni mo fẹ́. Mo ní tẹ bá tiẹ̀ rí mi báyìí, mo ti bẹ, kò sí nǹkan. Mo ní bọ̀ orí ibilẹ̀ kan wà tí mò ń máléjì. Tán ni pé kí n máa máléjì ẹ̀, mo ibẹ̀ mo gbé gátàsì tí máa kiri oògùn lọ tí máa dé. Wọ́n ní ṣé ká wọra ilẹ̀ yẹn fún ẹni. Mo ní mo máléjì ẹ ni pé bọ̀ wọ́n tí nìkin rà. Kí ló wá fẹ́ kí n ṣe òun disturb mi? Mo ní òkè tẹ bá mo ní ṣọ́ọ̀bù bẹ́ẹ̀. Òkè mo ní kọ̀ǹtẹ́nà tiẹ̀ ti dáa ká má kọ. Ó yá lọ ná kọ̀ǹtẹ́nà iyekiye tó bá jẹ́. Mo ṣe kọ̀ǹtẹ́nà. Ó tún yá wọ́n tún send kankan sí mi. Wọ́n ló yẹ kí extension wà níwájú ẹ̀. Wọ́n tún bá mi ṣe. Wọ́n ní kí ló wá fẹ́ báyìí. Mo ní àti níṣọ́ọ̀bù yìí.
4: Owó ọjà ló ọjà ló kù.
2: Wọ́n wá ní gbogbo ọjà tí mo máa ń ta pàtàkì máa lọ bẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan iye tó bá jẹ́ káwọn máa send ẹ̀. Mo débi omi ní mínírà ìyẹn jẹ́ 170. Wọ́n send 170 wọ́n kó lọ ṣọ́ọ̀bù. Mo débi olóògùn lágbe ni ní fọ́kọ̀. Mo ra oògùn bíi 150. Wọ́n ní sọ́ máa kú ṣọ́ọ̀bù yẹn. Wọ́n ló ti wá òkè. Wọ́n ní nírò onígò nǹkan mo ní mi kì í tà á. Wọ́n ní ó yá lọ ra ìgò ní mọ́kọ́lá empty. Wọ́n send owó ìgò empty. Wọ́n ra gbogbo ẹ̀. Wọ́n ṣe fún mi, wọ́n wá ní pé wọ́n wá sẹ́ndì freezer kan èmi ò mọ ibi iṣẹ́ báwọn Coca-Cola ló máa ń gbé fún wọn. Wọ́n pè ní jìlà, ó ga, ó ní gíláàsì iwájú. Èmi ò, wọ́n ní ó yá ṣó láìkẹ̀ mo ní ẹ̀, wọ́n ní lọ ná. Mo ṣe pé ọkọ mi ni mo pa bro mi, eléyìí ti ń kọjá òye mi o. Mo wá lọ ná, ìyẹn jẹ́ bíi 350. Wọ́n ní ṣé kò dẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣá. Àwọn wo lórí kíní ṣé kìí ṣe 400. A ní 350 ni wọ́n send ẹ̀ ara ó wà ní ṣọ́ọ̀bù mi. Wọ́n tún ní o tún máa ní di freezer ékeré kan o, kò gbé yẹn sínú store. Bó ní store mo ní mo ní. Wọ́n tún rà, wọ́n ra generator. Ó wọ́n ra 100 fò fáwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta.
4: Wọ́n ra lọ́wọ́
2: fáwọn ọmọ mi fóònù náà. Wọ́n ra irinṣẹ́.

0: ara mi olufẹ oruko mi ni woli rotimi ile sanmi baba si oni olodumare ti ma n gba aṣọ iponju kuro lẹwa ọrun ẹni ti aye n pọn loju ko gba aṣọ iponju kuro lọrun rẹ ẹgbọ o bayi ni ọrọ oluwa ọlọrun olodumare wi gbogbo iwọ ti o n gbọ mi to lori ọfẹ lati ma gbọ mi loni baba mi o olugbeja ọba ti ma n gbeja alailagbara ọba ti ma n gbeja alailoniyan gbogbo awọn ti o fi ọwọ sọya ti wọn si leri pe awọn ma jẹ ko mọ pe awọn lagbara ju ẹ lọ loruko jesu emi mimọ gbe e bori wọn mo sọrọ gẹgẹ bi woli mo ni ni oruko jesu wa bori wọn o ti bori wọn agbara olubori agbara olubori agbara olubori ti se agbara ajinde jesu ko wo enu re lo ko wo enu re lo ko wo enu re lo ko wo enu re lo mo wa bere fun ona abayo bibeli wi pe o ni e bere emi yo fi fun yin e wa gba o oro kan wa wa nje mo pe olorun a ma lana sibi ti aye ro pe ko si ona egbo awon omo israeli lojo kini ana ngba ti won kuro ni jibiti ni oko eru bi won ti nlo ko ma nkan to kokko sele ni pe iyan lo kokko ba won ja ebi pa won ko si ti won le je won wa fi ikanra mo mose won ni mose o ba ti fi wa sile si ijibiti ki ebi pa wa ka kuku sibe lai mo pe ise ni olorun feran won lo se mura lati gba won kuro ninu iji iya ati ekun wa gbo o angeli ta ran si e to ro wi pe so ni abo nko mo gbadua wa ri owo iyanu laipe yi o mo pe angeli re ni ye farahan e iwo na yo ri ohun na yo si ri o bi mo tin ba oro na lo ara mi olufe ngba ti o to akoko kan ni mo se lu opa mo omi tori to bi o lu opa mo apata bi o ti lu opa ti nbe lowo re to lu mo apata lomi ba tu jade lawon mo australia lomi ba gbe opolopo ninu won lo awon to momi momi awon to bomi lo bomi lo e wa wo won tu mu mo se kan se nbe yen mo gbadua loruko jesu titi ti eni ti olorun se yo fi dodo re ko ni kose iwo na o ni kose now ngba to tu wa de ibi odo gbo egbo ni egbo ni o ni okupupa ni waju ogun farao leyin mo mo pe ati gbo dada okupupa ni waju ogun farao leyin bawo ni omo israeli yo ti rin nbo ni wo fe ya si ogun re won o le kan sinu okun pupa yo gbe won lo won o si le duro di awon omo ogun farao ti won nbo kini won o se ni won ba kepe olorun mo gbadua fun enikan to ngbo mi ninu ebe re loni losu yi olorun yo si da olohun oba awon oba oba to laye oba to lorun ijile fe omo mi ri mo ni yo de lohun ni korita ikorita ko ye mi mo ikorita ko siran lowo ikorita bawo ni o se gba ikorita nbo ni ke nya si mo ni emi mi mo yorun e lowo se egbe eye niyan ngba to ya gbogbo omo israeli won ke peluwa won oluwa gba wa mose na gbadua si olorun oga ogo olorun so fun mose pe mose opa ti nbe lowo re se opa lasan lo pe ni o ya na si okun mose na si okun kai olodumare okun piya okun pin o mi si o pin sotun pin sosi egbo ara mi olufe o ona wa wa ni arin meji awon mo australia koja ni ogbe ile mo gbadua oke ni waju re odo aye ni waju re ti ota fi de duo to wa nle e ko le bae oke yen di petele loni niwaju omo re oke ogun iji ko di petele odo aye odo bi eniyan eniyan bi odo ni waju re o ya ko gbedana o ro na koja de bi ogo to ba di lola a continue ibi ti a ba history yan de sugbon gbogbo iwo ti o nwo wi pe ikorita ko ye mi mo korita o ti su mi lo wa ma beru fi okan re bale ko gbodo su o ninu oja re anu yo si wo be lo o si ri ogo tutun lo mo nbo na je ki agboro eri
1: mo ju fa jeri ti agbara olorun pelu oruko ni ko oruko mi ni tawa lati imude so mo fa jeri ti agbara olorun ororo ti mo ra mo bi nibi ti mo nge
2: ororo agbara mi
1: be nse to bi ti mo nge emi ati awon maburo mi la jo nge àwọn ìdẹ̀rẹ̀ ọ̀hún níyà wọn ní bàbá ṣàjọ ṣàpòhun sọ́dọ̀ sẹ́nitọ́ wa lọ́dọ̀ ẹ̀yẹn ṣàwọn àsọ́pòhun fẹ́fẹ́ ìkànnà àwọn ọmọ yẹn ọmọ tó náà fẹ́fẹ́ ìpè ju ọmọ bíi 14 years lọ skúlù bíbá yìí ohun wa wọ́n wá náà irú kí ni gbogbo eléyìí mo náà ọmọ ọlọ́mọ ẹ̀rẹ̀ pé mò ń tọ́jú ẹ̀yìn wá ń sọ báyìí fẹ́fẹ́ wọn ṣáà ilé gbàdúrà kọ́mọ yín mú irú yín wá sílé pé òun fẹ́fẹ́ ni wọ́n á fẹjọ́ ẹ̀sán mu kò sọ̀rọ̀ ó wá dijọ́ ọ̀rẹ́ mi tún mú mi ó tún wá mi wá ló bá tún sọ̀rọ̀ mọ́ yẹn póun náà tún fẹ́ fẹ́ gbádẹ́ ìdákẹ́ ní bó ṣe sọ nìyẹn póun fẹ́ fẹ́ ọmọ òun mo kàn sùn lóru ni mo bá rí onítàn ló bá ń kọlẹ̀kùn mi ó wá jẹ ojú ẹ̀ ṣáríbi tán ti ń kọlẹ̀kùn mo kàn rí pé kinní náà kàn bomi ni mo fẹ́ yíra mi lè yí mo fẹ́ ṣèkan mi ò lè ṣèkan onítàn wá dì mí mú ó jù mí omi mú báyìí ìgbà tó yẹ tí wọ́n ṣe báyìí ó tún rìn mí báyìí kí lélẹ́yìn wọ́lọ́ mo yí mo bá tají mo sáré lọ gbé òróró bá kò sẹ́dá yẹn mo wá fi pa gbogbo ara mi mo fi pa gbogbo ẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ náà pé èyí tó ń ṣẹlẹ̀ onígun tó yè wá gbé lọ sí ọsítù wọn á máa gbé káàkiri ọlọ́run jẹjẹ rí wàhálà láti bí oṣù méjì náà tó ti ṣe iṣẹ́ náà fún mi ọpẹ́ mi nìyẹn.
2: àṣà ayé tí o máa ń fi ọmọ wá àtàwé onígbà ọba ní ọ̀dọ̀ ẹ̀dùn kan
1: tí o wà
2: fún afẹ́fẹ́ ọ̀hún tó kọ ìlú tó kọ. Kí ni orúkọ yín àti ìbọlẹ̀ ti wá sínú ìsọjí yìí mà?
3: Orúkọ mi ni Adéọlá Adésínà, mo wá láti ìlú Bẹ̀rídé Àgùrá. Bí mo ṣe dúró yìí láńlẹ́dì ni mí, àwọn tẹ́nàntì mi máa ń gbalé lọ́wọ́ mi. Tí ẹ bá ti wá gbalé, owó tí ẹ bá ti san wọlé yẹn, o ò ní sanwó mọ́. Wọ́n mọ̀ mí ní gbogbo níbi tí àwọn káńsù wà ń bẹ̀. Wọ́n mọ̀ mí dáadáa bẹ̀, mo máa ń gbé wọn lọ bẹ̀. Mo ṣàlẹ́ gbogbo wọn jáde ní December tí mo lé wọn jáde yẹn mi ìgbẹ́ anybody sínú ilé. Nígbà tó wá di inú oṣù karùn-ún, mo wá gbọ́ prógámù bàbá, mo wá gbọ́, mo sábẹ̀ sí gbọ́ láti ìgbà yẹn. Gbàtí wọ́n ní ọ̀dọ̀ àwọn ìṣàgámù ló wà, mo ń wo owó tí mo fi máa wọ mọ́tò, mo ní wọ́n lọ, jẹ́wọ́ agbára rẹ̀. Tí bá máa lọ, jẹ́ ní 20,000 lọ́wọ́, kí n lè ra òróró, kí n rọṣẹ, kí n ra iyọ̀, Ọlọ́run dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀, mo dẹ̀ wá.
2: Hallelujah!
3: Mo sáà délé ńjọ́ yẹn, mo mú iyọ̀ yẹn, mo bu omi, mo bu òróró, mo bu ọṣẹ, mo pòpọ̀, mo fún àti gbogbo ọdún ilé yẹn. Pátá, ó tún di jákèjì mo fún un, ó tún di jákèjì mo fún un. Nígbà tó di jákèjì, bí mo ṣe rí àwọn mẹ́rin inú yàrá mẹ́wàá tó wà nínú ilé bí ẹ ṣe wá gbalẹ̀ nìyẹn. Ó tún di ní ọjọ́ kẹjọ, mo tún rí àwọn mẹ́ta bí ẹ ṣe wá gbalẹ̀ nìyẹn. Bàbá ilé sanmi, ìpè yín dájú o. Èmi gbàgbọ́ nínú iyọ̀ àti òróró àti ọṣẹ. Mo ní gbàgbọ́ ní orí rẹ̀ gidi gan o. Ọlọ́run ní paṣẹ yìí jẹ́. Ọlọ́run ní paṣẹ jẹ́. Ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. Ẹ ní fọyọ ṣiṣẹ́ ìránṣẹ́. Gbogbo àwọn tó ń kọ́ kà kí ẹ máa kọ́ wa délé ológun láyé ọ̀tà làáfíà o.
0: Ará mi olùfẹ́. Mo gbàdúrà gbogbo yín pátá lẹ́lẹ́rìí ayọ̀. Mo sọ fún yín gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní àlìmọ̀ṣọ́ ìjìgbò ìkọ̀tún ẹgbẹ́dá ìjẹgun ìjẹgẹmọ ìjẹdòdò ẹ̀yin tẹ́ nídìí iṣẹ́ ọṣẹ àdúrà àánú yẹn òróró back to sender òróró àánú òróró àṣeyọrí àti iyọ̀. Ẹ lọ sí Abánájẹ Road Alabama bus stop kẹ wá béèrè ilé bàbá Oyèwọlé ní Oyèwọlé street ẹ rí mbẹ. God bless you. Ẹgbọ́n o, ìsọjí ìdíròkọ lọ lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí. ejo iwa nbe te ba ti dedi loko e le nlo si iwaju ile oba oniko ni dire ko boda ago marun le pade nbere an pare ni ago mesan bakan na isoji ti lusada e mo gbagbe ara mi olufe iyen ma waye ni on the 26 osu kesan yi bi ta ti ma se gbogbo eyin ti e nbo lati atan eyin ti e nbo lati agbara nkankan te ba ti de lusada under bridge yen e so fa won yan pe e nlo si primary school igboko primary school ibele ti fe waye igboko community primary school iwaju ile oba street to wa waju ile oba yen le ma gbade be ago marun irole isoji ma bere a pari lago mesan bakan na a pe ororo enikan ororo kan enikan ororo kan lo fe ororo yen la pe ni igba mi gbudo yi pada sirire itan mi gbudo yi pada sirire e track e join wa lon the 26 bakan na ipade ti second friday e kan loshu ni friday keji loshoshu ni ori oke mole alaye te ba ti de ijotun junction egba oko afo wole oko afo bus stop lagos badagry expressway elen lo si ijotun junction te ba de ijotun junction yen e bere church baba oni soji ojile street e ba ti wo ojile street yen e ti ri lokan ile keta ni si junction ijotun junction yen ori oke mole alaye wa nbe ago mesan isoji ma ni iso oru ma bere a pari ni ago meji idaji serele to nbo yi ibe lati ma pin ororo ti osu kewa o ki everybody ke mura sile a pin ororo osu kewa nbe loruko jesu iwo ni anu kan iyen ni koko ipade mushi kan losu na ni second friday bet aro niyan so second friday yen iyen ma waye ni osu to nbo yi laaro ago meji aro si ago mejo te ba ti de onile gogoro bus stop ele lo si idera cinema hall tade your street number 27 loruko jesu iwo ni eri kan wednesday to nbo mo nbo ni ilu ilogbo elegba te ba ti de iyana era bus stop ele lo ilogbo elegba town hall egbo ilogbo elegba town hall te ba ti de iyana ra ibe ni ojo mejo yen ounje mu ti so fun yin gbogbo eyin opo ateyin te roje meta je a fe pin ounje fun eyin eniyan olorun loruko jesu o dara fun te ba de iyana era bus stop ele lo si ilogbo elegba town hall yo dara fun yin o bakan na ni ojo tuesday ni suru lere e murale ka jo pade nbe nibi ti gbegede fe gbina ti mimi fe mi anointing oil kan wa to n sise agbara ni diroko nbi ti awon iranse olorun gbadura si lori oke baba olorun toba so ma gbe ororo yen wa lati wa anati ni suru lere nbo ni suru lere fuja street community hall to wa nbe e ba ti de fuja street e ba ti de randu avenue junction ele n lo si fuja street ago mejo aro si ago mokanla ni bi ero ibanisoro yi 0706717 0079 gbele kan si 0706717 0079 eyin te ni account number church lowo e fi ore sibe e si ri anugba loruko jesu account number yen ri bere lati 1200 soke bo tin se anu dide si o gbo account number yen 0069936107 gbole kan si 0069936107 access bank oruko to wa nbe light of the living church oruko mi ni woli rotimi ilesomi god bless you
4: igba irawo ko le mole to supa ade ori oki ojo teyekeye glow 99.1 fm

fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn Matthew amọ̀tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ mìíràn ọba tó fún wa ní ojú rere ọba tó fún wa ní àánú ọba tó fún wa ní àtìlẹyìn ọba tó gbà wá lọ́wọ́ ogun tó yí wa ká Matthew ẹni tí wà láàyè rẹ̀ tó dá ayé rẹ̀ dúró lónìí ayérayé lè kúrò láyé ìwé Isaiah chapter 6 ní verse 1 ó gbọ́ tó wí ni ó ní ní ọdún tí Uzziah ọba kú èmi rí olúwa ìyẹn ni wípé ìwà láàyè Uzziah ó ní ò jẹ́ kí Isaiah kó rí ìran ọ̀run gbogbo ẹni tí ìwà láàyè rẹ̀ tó dá ayé ẹ dúró lẹ́nìí alẹ́kú ò láyé ẹ sàmí dáadáa Matthew bí kò láyé àti ò bá ṣubú Dáfídì ò lè jáde mo gbàdúrà ẹni tí ìwà láàyè rẹ̀ tó dá ayé rẹ̀ dúró ó yà kó kú ò láyé fún ọ Matthew bí a máa ní ò bá ṣubú ògo Mordekai ò lè jáde ọ̀pá kan wò kan yìí bàbá mi ọ̀pá kan wò kan yìí ẹ sàmí o ẹni tí wà láàyè rẹ̀ tó dá ayé ẹ dúró ó yà kó kú ò láyé fún ọ mi ò fi ṣàwàdà ẹni tí wà láàyè rẹ̀ tó yọ ayé ẹlẹ́nu ó yà kó kú ò láyé fún ọ

0: láti gbẹ̀mí rẹ̀ ayérayé gbà ọ́ lọ́wọ́ wọn. Gbogbo ẹni tí wọ́n nà láti gbẹ̀mí rẹ̀ ayérayé gbà ọ́ lọ́wọ́ wọn. Genesis 37 ní verse 21 wọ́n ń wọ́nà o láti gbẹ̀mí ọmọkùnrin yẹn nítorí ògo tó gbé wáyé. Gbogbo ẹni tí wọ́n nà láti gbẹ̀mí rẹ̀ lórúkọ Jésù bàbá mi gbà ọ́ lọ́wọ́ wọn. Oh my God, bàbá mi gbà sùn lọ́rọ̀ ó gbà ọ́ lọ́wọ́ wọn. Ó rí tiẹ̀ ṣe. Joshua chapter 7 ní verse 25 Joshua sọ pé akáni ìwọ ló ń yọ wá lẹ́nu Ọlọ́run ó yọ ẹ lẹ́nu. Gbogbo ẹni tí ń yọ ẹ lẹ́nu tó ń yọ ilé rẹ lẹ́nu tó ń yọ ọmọ rẹ lẹ́nu lọ́sẹ̀ yìí ẹ̀mí mímọ́ máa yọ wọ́n lẹ́nu. Gbogbo ẹni tó pinnu láti máa yọ ẹ lẹ́nu yọ ilé rẹ lẹ́nu yọ ìdílé rẹ lẹ́nu ẹ̀mí mímọ́ yóò yọ wọ́n lẹ́nu. Gbogbo ẹni tí ń yọ ẹ lẹ́nu tó ń yọ ọmọ rẹ lẹ́nu ìdílé rẹ lẹ́nu ẹ̀mí mímọ́ yóò yọ wọ́n lẹ́nu. O sàmì ẹ̀mí ó yọ wọ́n lẹ́nu. Yóò yọ wọ́n lẹ́nu. Yóò yọ wọ́n lẹ́nu. Yóò yọ wọ́n lẹ́nu. Isaiah chapter 7 ní verse 6 ọgbọ́n tí a sọ ni wọ́n ní ẹgbẹ́ agòkè lọ sí Júdà ká lọ bà nínú jẹ́. Isaiah 7:6 gbogbo ẹni tó fẹ́ gbà ọ́ nínú jẹ́ iṣẹ́ rẹ̀ bàjẹ́. Isaiah 7:6
1: ẹ jẹ́ kí agòkè lọ sí Júdà.
0: Mọ wí pé ẹ jẹ́ agòkè lọ sí Júdà
1: kí a sì bà nínú jẹ́
0: ká lọ bà nínú jẹ́ ká ṣe ihò kan
1: nínú rẹ̀ fún ara wa ká
0: tún gbọ́ ọba kan kalẹ̀ láàrin rẹ̀
1: àní ọmọ Tábáìlì.
0: O ò ní rí ìbànújẹ́ ẹ ń fẹ́ gbà ọ́ nínú jẹ́ yóò ṣera rẹ̀ kò tó ìbànújẹ́ ò ní kọ́ síbẹ̀. Matthew ìwé Job chapter 2 ní verse 11 bíbélì wípé nígbà táwọn ọ̀rẹ́ Jóòbù tí wọ́n gbọ́ wípé Jóòbù ó ní wàhálà wọ́n wá mú ọjọ́ kan tí wọn ò fi bá sọkún. Gbogbo ẹni tó fẹ́ bọ́ sọkún lọ́dún yìí ó yí lé wọn lórí. O sàmì ó yí lé wọn lórí. Ìwé ẹkún tá a kọ́ ń pa tiẹ̀ ó yí lé wọn lórí. Ó yí lé wọn lórí. Ó yí lé wọn lórí. Ó yí lé wọn lórí. Ẹni tó ń bá rìn tí ò jẹ́ kó gbọ́ jáde. Matthew gbogbo èèyàn kọ́ lé èèyàn lè bá rìn àwọn kan wà ayé wọn they are like zero. Matthew ìwọ rẹ you are 1000 ọwọ́ afẹ́ báyìí zero rìn kí lẹ́ni yàn ọ́dà padà. Matthew 1000 multiply by zero kí lọ́dà. Okay, 2000 multiply by zero kí lọ́dà. 10,000 multiply by zero. 1 billion multiply by zero. Oh, that

rántíw sorí lẹ́yìn àdúrà yìí àwọn kan ń bẹ wọn á sọ pọ́n lọ mọ́ fagidi mọ́ jẹ́ wọn máa ṣe kí ni rẹ́ ní ni kò sọ pé ọ̀dàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta o a tó máa ríra ọ̀dàbọ̀ ká máa ṣe kí ni o ká máa pàdé mọ́ jẹ́ wọn máa lọ sa ọlọ́run ọlọ́ ọlọ́run òfin ọ̀sílẹ̀ ọlọ́run wà péré ńlá wa àánú sọ̀rọ̀ lórí rẹ̀ àánú sọ̀rọ̀ lórí rẹ̀ àánú sọ̀rọ̀ lórí rẹ̀ àánú sọ̀rọ̀ lórí rẹ̀ ó rí tiẹ̀ ṣe oní wàásù chapter 10 ní verse 10 ó ní tí ìrìn bá kú lójú a fi agbára sí gbọ́ iná ẹ̀mí rí ò ní kú o iná ẹ̀mí rí ò ní kú iná ẹ̀mí rẹ kò ní kú iná ẹ̀mí rẹ kò ní kú ìwé 1 king chapter 17 ní verse 7 1 king 17 ó ní omi náà sì gbẹ omi tí Elijah mu ọgbẹ odò Crete ọgbẹ omi náà sì gbẹ iná ẹ̀mí rí ò ní gbẹ ogún orí ò ní gbẹ orísun orí ò ní gbẹ wọn àṣàmì mọ kò ní gbẹ ayé rí ò ní gbẹ ayé rí ò ní gbẹ ayé rí ò ní gbẹ ayé rí ò ní gbẹ iná orí pẹpẹ bíbélì sọ pé kò gbọdọ̀ kú Leviticus chapter 6 verse 12 to 13 iná ògùn ò ní kú mọ́ ọlá. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ ní ìlú apátẹ́rẹ́. Àwọn wo la ń pè ní soldier of Christ? Number one, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number one, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn, gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number two,

bọ ki e le ma se ounje orisirisi ko ma ko je pe ounje yokan ounje orise yokan tabi obe orise yokan meji le ma ma si si enu oko yin eh lo to awon je pe orisirisi sugbon awon ona ta tu gba fin se lopo gba o ma nje ko tu dun yato se bi o mu je nkan bele ni ose to koja o tu wa je ba lo tu se se ti ose yi to tun wa yato si ti mo se se tele boya nkan ba la fin se ounje ko je pe ohun la ma lo obirin ma gba research ni to je pe a ma ma wo pe pa mo tu se le se ounje yin to tun ma dun ju ti tele lo to je pe ti oko mi ba je gan ah a fe le ni ki n gba ebun idi ni yi ti a fi gbe eto yi kale fun wa ki ma ki yin kaabo sori eto yi loruko lotu eto yi Mojisola Oladele loruko olowo botin mi ogun ode ayobami ati loruko emi omo yin ololufe yin ayo yin ore yin aburo yin blessing aroke lun ki pe kaabo sori akotun eto onje le wa gege be ti mo pe ki se mi nikan lo ma n wa lori eto yi mo ma n gbe awon ti won je pe o ma ba wa n se onje gege be ti mo yin te ba tin ba wa bo la ẹnu ìgbàdí ẹ wá ẹrí pé àdídì pàtàkì àlejò kan fún wa tó jẹ́ kí wọ́n bá wa ń ṣe àlàyé ẹ̀ lóríṣiríṣi irú ọbẹ̀ irú oúnjẹ bí a ṣe lè jẹ́ bí obìnrin ṣe lè jẹ́ onímọ̀tótó nídìí ohun tó bá ń ṣe nítorí wọ́n máa jẹ́ kó dímọ̀ fún wa wípé ju gbogbo ẹ lọ ìmọ̀tótó òun ni ó lè ṣẹ́gun gbogbo àrùn ìmọ̀tótó òun ni kò kárí ẹ̀ tí obìnrin bá tilẹ̀ mú oúnjẹ ń sè kódà kó le dáná ṣùgbọ́n tí ò bá ti ní ìmọ̀tótó obìnrin ẹ̀ kò ì tí ì pé nítorí oúnjẹ tó sè tó dáa ṣùgbọ́n tí ó ti ní ẹ̀gbin ó tún máa fa àìsàn sí àgọ ara ni ó máa mú àkùdé bá àgọ ara kò ní ṣe àgọ ara lóore orí ètò yìí láti máa kọ yín lóríṣiríṣi lónìí mo tún ti ní àlejò arábìnrin wa ẹni tẹ ti mọ náà ni tí ẹ ti ń gbóhùn ẹ náà ni arábìnrin olúwanifẹmi adéṣekò ó ti ń bẹ ní yàrá agbára fún ti tòní tó máa ṣe àlàyé ẹ fún wa lọrin kíni wí bí a ṣe ń ṣe mọ eléwé mọ́ìmọ́ì eléwé òun ni wọ́n máa kọ́ wa lónìí ẹ̀yin tẹ́ pé tẹ́pẹ́ tẹ bá tẹ̀sí mọ́ìmọ́ì inú ọ̀rá lẹ̀ ń pọn sí láyé àtijọ́ kò rí bẹ́ẹ̀ rárá àwọn ọ̀yá wa inú ewé wọ́n tilẹ̀ rá àwọn ọ̀yá mi gan tẹ́ pé ewé ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n á lò tí wọ́n á fi pọn àwọn míì wà kì í ṣe àwọn ilé tẹ́ pé à ń lo ọ̀rá nísìn tàbí ìdí nìyí tí mo fi ní òní gangan gan wọ́n tún máa ṣàlàyé fún wa bí wọ́n ṣe ń ṣe mọ̀ ẹ̀mọ́ ìléwé ṣùgbọ́n kó tó di pé mo gbé wọn wọlé ẹ̀jẹ̀ àdókè lọ́nà káfẹsẹ̀ rajó díẹ̀.

0: If you no be glow, you no fit grow. Forget fertilizer. For this sunshine state where we there, we no go Jones. JC for
1: iléeṣẹ́ Glow 99.1 FM lẹ ń gbọ́ yẹn àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rin ilẹ̀ dòdòdò pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọn ò manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégé àsọṣègbè gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sì bá ṣe rí gangan lẹ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò Glow FM yìí máa gbayì o ẹ wò ó rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glow papọ̀ bẹ́ẹ̀.

0: mo n ṣàkíyèsí kinní kan mo gbà tí mo ṣàkíyèsí kí ló máa ń fà á tí obìnrin tó bá fẹ́ ọkọ tí ọkọ tó bá fẹ́ ìyàwó láyé àtijọ́ ọkọ máa ń kó ẹbí mọ́ra ni láyé àtijọ́ ìyàwó máa ń kó ẹbí mọ́ra ni bẹ́ẹ̀ kí ló wá ń fà á ní òde ìwòyí tó jẹ́ pé tí àbúrò ọkọ tó bá wá gbé nílé ọ̀dọ̀ ìyàwó kì í rọgbọ àmọ́ tí ìyàwó bí wọ́n bí àbúrò ìyàwó pé mẹ́fà tí wọ́n gbé lọ́dọ̀ ọkọ kò ní sí wàhálà kí ló máa fà á wọ́n rò pé ìgbà táwọn méjèèjì ti fẹ́ra wọ́n ti sọ wípé wọ́n ti di
1: ọ̀kan
0: kí ló wá dé tí ìbágbépọ̀ àbúrò ọkọ tí kì í dán mọ́rán àmọ́ tó bá jẹ́ ti ìyàwó ìyá lè wá bàbá lè wá àbúrò lè wá ọkọ náà
1: ládé
0: kò lè sí wàhálà ọkọ ló máa forí ti gbogbo ẹ̀ àmọ́ tí ìyá ọkọ bá dé àwọn tí bàbá ọkọ ọtá àbúrò ọkọ bá wá gbé lọ́dọ̀ wọn lójú sí oṣù mẹ́fà wàhálà ti dé àmọ́ fẹ́ béèrè kí ló tiẹ̀ máa ń fa lọ́wọ́ àwọn èèyàn wa kí ló máa ń fa.
2: Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń mọ́ ọmọ kan ó ń bá ní kó kara ẹ̀ mọ́rù ẹgbẹ́ o.
3: Èrùkú bí èèyàn wá lára
0: o. Mo fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n bá wa dá ṣètò yìí nítorí ìwọ̀nba díẹ̀ ìwọ̀nba àkókò díẹ̀ tó kù. Ẹ gbọ́ kí lẹ́yìn rò pé ó máa ń fà á. Pàápàá ẹ̀yin obìnrin tẹ́ ti wà ń lé ọkọ. Ojú wo lẹ́yìn fi wò? Ẹ̀yin ọkùnrin báwo náà ni ojú ọlẹ ti fi wò ó ẹjọ ẹ má fi ètò yìí sílẹ fún ọpẹtẹ àti àlàkẹ nìkan ẹjọ 08054
1: 08054
0: oníkẹ́ fi pè wá kẹ bá wa fi dá sí ẹ sọ orúkọ yín ibi tí ẹ ti ń pè wá.
1: 08054
0: ìyẹn rẹpẹtẹ ẹni ẹ kó tún tú wa pè kí lẹ rò pé ó máa ń fà á tí ó fi ń jẹ wípé àbúrò ọkọ tó bá ti dé.
4: Hello
0: sir.
4: Ẹ̀ka àrọ̀sà
0: orúkọ yín.
4: Ẹjọ́ Christian Nwabeze from Ondo ló ń sọ̀rọ̀.
0: Christian láti Ondo.
4: Bẹ́ẹ̀ni sà.
0: Ok sà.
4: Ẹjọ́ sà sórí lórí ìṣúrí ẹ̀. Ọkọ ó yẹ kí ń sè lórí aya. Ó dẹ̀ tún yẹ ká aya kó sọ̀mìtì fún ọkọ ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Náà tí àbúrò ọkọ bá wá sílé. Tinú obìnrin ò bá dùn kọ obìnrin ẹ mọ̀ wípé revise his case. Ìké títí ẹ náà bá tún wá tí inú ọkọ ò bá dùn ṣé ó bójúmọ. Náà ikọ̀ tó yẹ kí wọ́n ṣe leléyìí ó yẹ kí wọ́n fi ojú àgbà wò ó. Because tí tèmi ọkọ bá mú àbúrò ìyàwó mi gẹ́gẹ́ bí èèyàn mi ó yẹ kí ìyàwó náà tún mú àbúrò ọkọ gẹ́gẹ́ bí èèyàn ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
4: Then àlàáfíà àjọba inú ilé yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
4: Àìdà tí tó bá tún jẹ́ pé obìnrin yẹn gọgọgọ ìyàwó yẹn. Òun ló máa jẹ́ wípé irú kíní yẹn máa wáyé. Bọ̀ níwọ̀n àgbàgbọ́ ọkùnrin yẹn ló ń fi nẹ́ẹ̀tì ilé yẹn. Kò yẹ kí obìnrin yẹn kó tẹ́kì step yẹn.
0: Ẹ ṣe.
4: Ó dà sọ.
0: Ẹ ṣeun. Tí ẹ ṣe bàbá wa látòǹdó. Tí ìyàwó gan bá ń fìnáǹsì ńlé kò yẹ kí kò tí ẹ yẹ kò lẹ́tọ̀ọ́.
1: Hello. Ẹjọ́
0: ẹ̀sùn sẹ́yìn ẹ̀yí rédíò yìí sísàlẹ̀. Ẹjọ́ tí ẹ bá ti ń pè ẹ̀yí rédíò sísàlẹ̀ àbí kẹ́ ẹ sún sẹ́yìn nídìí rédíò ẹjọ́. Ká lè jọ gbọ́ àrọ̀ ayé tí ẹ bá fẹ́ máa gbọ́ nǹkan tí ẹ̀yin fúnra yín sọ lórí rédíò kuni rogbo ejo mo bi oro ti baba wa yen so to tu iyawo ba ti en finance ile ye o so pe
1: ki abu oko ma le wa
0: abi ti e bi oko ba de kinu ki o ma bi ngba gbogbo na to je to si je pe oko lo finance ile na ti iyawo ti iya nwa ti aburo nwa nje o se oko ni ko sa ti ma ati ma binu abi lati ma beru se iwo ti gbe lodo egbon ri
1: baba sugbon ni woye temi o le je wi pe boye o ti ni kokan to ti sele tele tori ko ye ko je pe aburo oko ma wa ki hello
0: hello
4: hello
0: hello sir
4: hello sir
0: oruko yin hello sir
4: e ka o sa o
0: e ka ro
4: o ko mu dami lola ti akure
0: dami lola lati akure
4: defa seri o po fu obirin ju obirin po fun ju ti abu oko ba ti wa ki oko ni ilu mo bi awon obirin ni o mo kini o pa obirin po fun ju ni o mo ti mo se won
0: ko ye wa na la fi bere e se
4: e le sa
0: mo gbo yin
4: obirin po fun ju
0: o na
4: obirin ti po ju
0: o na la fi bere
4: ti abu oko ba ti wa ki oko nle gbeto abu oko no demeji ojo me ka po amu wa ki egbon mi o ba jo ojo kan o wa wa je gide fun wa je un ja se je gbo ya se do keji ojo keta wa la se lenun le
0: ese
1: ese
4: o se se mi lozi
0: ese oro ni gidi ni omo kunrin so o lo sele si ohun ri so ye ko ri be
1: o ko ye ko ri be o tori to ba se pe boyo o ti ni kokan to ti sele ri pe boya o ni lara nu le gba tun se pe o ni lara o ye ko bi be hello
0: hello
4: hello akara mr yemi ni lata ko se n gba mi
0: mr
4: o bin ko to ma fa mi pe o fi n fe pe aburo oko to wa mo ko bin la dominant won le wa ni se kin kan ton se choko ma n da mora won fe ko sele loju aburo oko won pe a lo rojo nile fun awon obi gbogbo bi lo ma n like o ni privacy ye o family sọrọ ọkọ wọn fẹ kí ẹni ti tọ́n ṣe nǹkan ṣe mọ tí obìnrin bá bóyọkọ bóyọkọ ẹgbà fọbọ bí o bá ṣe rí kọmí tí ò ní sọ nípa tọkọ bá bá ṣe tọkọ ò ní bínú tàbí ọkọ bá wà bẹ a máa wò pé bíá a máa wò pé olùkọ ọkọ kò lọ sọ ní òun ló máa fi bí wọn mú tọ́n fẹ́ kí àbúrò ọkọ máa pẹ́ ní ọ̀dọ̀ wọn àbúrò obìnrin ló máa ń ṣe bẹ́ẹ̀ almost all of them ẹni pé obìnrin míì almost all of them almost 80% of them ṣe ń ṣe bẹ́ẹ̀ tẹ bá wo àwọn ìyá wa ò ní fẹ́ kí ọmọ wọn ọkùnrin ní ìyàwó méjì wọn ò ní fẹ́ kí ọmọ wọn obìnrin kan fẹ́ lé wọn àwọn á wá obìnrin fún ọmọ wọn ọkùnrin tọmọ ọkùnrin bá gbọ́ ọkùnrin wá lé wọn àbí sọ̀rọ̀ wọn bá kí pọ̀ wọn bá gbàmọ̀ràn bó bímọ títà wọn bá tọ́jú ọ̀hún gbàmọ̀ràn pọ̀ ọmọ wọn obìnrin wọn ní fẹ́ kúrú ẹ̀ ṣe ẹ̀sìn ẹ̀gbọ́n obìnrin ló máa ń láìkì tó mímọ́ kó jẹ́ pé àwọn ló dominate every place ọ̀ tó máa ń fà fún wọn ni ọmọọ̀sọ̀ òbí ló máa ń ṣe bẹ́ẹ̀.
0: ẹ ṣe ọ̀gá yìí wọ́n fún wa ní àwọn point àwọn fún wa ní àwọn point ní agbára ọlọ́run ọgbọ́n òní kú mọ̀ yín
1: lórí
0: wọ́n ní gbogbo obìnrin ló máa ń ṣe bẹ́ẹ̀ wípé torí àwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n ní fẹ́ kí yọmọ àbúrò àwọn àbúrò ọkọ mi wà tó jẹ́ pé wọ́n gbóná
1: gbogbo ọkọ tó bá ṣẹlẹ̀
0: wọ́n gbéná wojú ìyàwó tó bá ṣe ṣe kéèyàn kó pè wá nítorí àkókò wa ti lọ
1: 08054 1 4
0: kí ló fà á tí àwọn obìnrin tí wọn kì í fẹ́ ké hello
4: hello
0: sir orúkọ yín o
4: hello
0: hello orúkọ yín.
4: Mílíọ̀nù ti sọ dáminá lónìí tó pa pàtó bí àpò èèyàn bá sọ̀dọ̀ ọkọ wàhálẹ̀ ó nílò ọdún kan ó nílò ọdún méjì ọdún náà wàá gbórí ìlú
0: bẹ́ẹ̀
4: ẹ kúrò lẹ́nu sí wàhálà tó ní gbẹ́jọ́.
0: bẹ́ẹ̀ni ohun tó ni ọ̀gá yẹn sọ. hello ok ó ti rí ẹ jẹ́ kí a máa dágbére alákẹ́ ohun tó lo ti gbọ́ yẹn nígbà tí wọ́n bá lọ́kọ mo fi ọlọ́run ọba bẹ̀ ọ́.
4: hello Hello, ma bolaje lati so.
0: At eh eh ese ma bolaje lati so. Papapa.
4: Ma bolaje lati so lo soro.
0: Ese.
4: Ewo. Ni wa obirin won yen bo bo je ma ri niyan. Bo to obirin to le gba ki ko ma siri ewu. So won like lati so ko deru. Bo de si ko ta ma bara so ni pe ki pe ma ni suru fara wa na ni.
0: Ese. Oh, God, I knew you were going to be here. Alaka, akoko wa.
1: Gbogbo olufe eto ayo ni ese go ni o te ba wa da seto leni Christel lati Ondo ese go ni Mr. Damilola lati Akure ese go ni Mr. Yemi lati Akure Adupe o Mr. Mabolaje lati Isu ese go ni te ba wa da si eto yi te dada awa nikan o tun di ose to nbo ni ta tun ma pade lori eto ayo ni oruko temi ni Tajudeen Alake Fai that it gbogbo yin mo si Alake Akewi.
5: Hello.
0: Hello.
5: Eka sir.
0: Eya papapa ni
5: ajo. Ajo komi ni omawumi.
0: O kemi omawumi e se mo ko mo mo fun laye.
5: Seri nkan te so yi yo sele ti aburo mi ko.
0: Okay.
5: O je pe o mu aburo ko e o wa lodo e. Bi oko ba ra so fun le mi. A pe ya oko o ma salaye fun pe oko e se ra so fun o. Sorry, pe won se wedding to money ti bi mo ani ele so ye ko fi je pe kon fi ma gbo oro omo se lo gbe yawo e jade se lo se pe inu iro omo yen na le dun lati mu abu oko tira mo eh o bo se ri ni esa awon ko tawon abu oko yen se gan o lagbara nkan to sele ni esa nkan pe mi ri soro yen ni
0: bo la fe ti won si
1: Ese
0: modupe modupe lo gogo eyin tete and sister mi omo wu mi o ese awon na so ti won ni agbara olon ajo se won ni baje
1: amen
0: mo ti so le kan boya oni ipenija nipa oko abi oni ipenija nipa aya abi o fe polowo ja lori eto yi e pe wa number emi opete oni ke e pe wa ni agbara olohun ajo se won ni baje
1: amen
0: e kon number mi sile 080 62 46 77 67 08062 46 77 67 o se olohun genesis ni ugele oluwa dari faleye e se modupe o Osaruku ni ilu Igoba ese Osaruku ni ilu Igoba obo se so mo ni Igoba ni se won ni ilu Osaruku ese modupe o e ma gbagbe e ma ti pe mi mo ni 08062 46 77 67 opete omo iloge ote mo baba cancel ojo elegba ni ilu te lo ni ire la o fi pade o dabo